0: Alo.
1: Sọ dàbí ilé kò fọ́nà mbọ.
0: N fọ́ ẹ́ndé.
1: Sọ mi jọ.
0: Tọ́jú sọ.
1: Yọ̀n kò ní mẹ́tíkọ̀ gbàjí.
0: Mẹ́tíkọ̀ so gbàjí. Dàkọ̀.
1: Mo gbèyìn jí lò.
0: Gbèyìn jí mi wá.
1: Ẹ́
0: ok.
1: Ọ̀pọ̀ ní kí àmì kí ní kèlé bá kàjí àwọn olè gan-an èsì ilé àmì bẹ́ yàn yà. Àmì ní pípé kèlé bá kàjí fẹ́ bẹ́ òtí tọ̀ mẹ́. Wà ó yàn kí bẹ́ẹ̀ náà. Ẹ yọ kí kèmí lè gbọ̀n fífi à. Yàbẹ gọ́fìmẹ̀ntì à ẹ lè ṣe lè fi yé lè tó lè fi yé lò.
0: Ọ̀ ní ní pò mí gbọ̀ bẹ́ẹ̀ àti ó tù mọ́jí ní ó sùn à ó gbé àyà púpọ̀ pẹ̀ wá mú àṣẹ ọ̀ ẹ̀.
1: Ẹyẹ tẹ̀mí lè gbọ̀n fífi à ó lè ṣe lè fi yé lè tó fi yé. Ní pò lábá jí àbá ábá jí màkàrọ́nì tútó àmì abẹ́ mánà mi ló fọ́ a. Ó mú káfùnà ó mú dájí sùsù bẹ́ẹ̀ láǹdè bẹ́ẹ̀ ná Pàdé édè kùnà mi lékè mi lè gbèrè rè mi dè kúkú àlè. Ó ní tó gbó tọ́pọ̀ jàgọ̀. Oníwà ló dé náà mi àlè. Sìtú mi ò mi abẹ́ bẹ̀mẹ̀ lè fi yà. Ìgbènyè jí sọ yìí akọ̀rẹ́ ṣe wà mí kékeré wọn ètò mi lè kò mi àmì kí lè fi yè. Àtò ọkọ̀rẹ́ kà mo lè gbà mí kó bá tó àtàwùntàn bó wọ̀ ní àpótọ̀ lè kọ́ àmì à. Ó ń dó tu yóò níwà bẹ́ mọ̀ dọ́kọ̀ ọbẹ̀ ṣe ọkẹ́kẹ́ yàbẹ gọọmẹntì àní mi lè gbèrè àwọn tó lè lọ sọ lè lèmi lámì lò.
0: Ẹyọ
1: nkẹkẹ nínú bọkọ.
0: Nkẹkẹ ní ẹjẹ dínú ọ̀ṣọ́ mẹ́tíkọ́ sọ gbàdí bàbá yìí. Zẹ́tẹ̀ sí ilẹ̀ 94.5 bon réveil à tout et à tous. Appelez le 90 86 35 35.